ìdílé mi wà yìí kọ́ tó fi gbọ̀nmọ́ ẹ pápádé ń jẹ ojú ẹyìn ìlú ẹyàn kẹtẹẹtẹ ṣíbótúwé létò wọn kẹsàn-án.